0: nílẹ̀ àṣà bóṣù ó lọ bá wọn kópa gẹ́gẹ́ bí oníròyìn ní ilé ẹ̀kọ́ complex college ní jericho nílùú kútọnù jẹ́ kò tán síbẹ̀ o ìdánwò sépè ní ìdèròpó ìdánwò ìwé kẹfà wáyé ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti dèròpó épépè dèròpó ní ọjọ́ ajé tí ó kọjá ni wọ́n bẹ̀rẹ̀ ìdánwò náà ní ìpín kẹrin ìyẹn ní quatrième arrondissement níbi ìdánwò náà gbogbo nǹkan ni ó lọ déédéé àwọn alámòjútó ìdánwò àwọn tí wọn mójútó ojúlé ìdánwò àwọn ọ̀jọ̀gbọ́n elétò ìjọba ní àdúgbò wọn tètè dé sí ipò wọn fún ètò tí ó péye fún ìlọsíwájú ìdánwò náà marcel amega alámòjútó àwọn ojúlé iṣẹ ìdánwò ó sọ ọrọ lóríṣiríṣi ẹni tí ń ṣe ọgá fún ìpín kẹrin yẹni saliu adelabu ó gba àwọn ààyè ìdánwò mélòó kan ní agbègbè náà tí ó fún wọn ní ó ti fún wọn ní ìmọ̀ràn tí wọ́n gbọ́dọ̀ gbọ́ tó dára fún ìbẹ̀rẹ̀ ìdánwò náà ó sì tún sọ̀rọ̀ nípa eré ọwọ́ tí dèròpó ó wà ó lo àkókò yìí láti fún àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn òbí ní ìmọ̀ràn pàtàkì ǹjẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa ẹ bá fetí sílẹ̀ láti gbọ́ nǹkan tí sáà náà kọ tí ó sọ fún wọn.
1: ẹ ṣeun ṣe ìdánwò yẹn ṣe ìdánwò àkọkọ níbi gẹgẹ bí ẹ ti sọ àmọ ìdánwò kan tó jẹ pé má bà á mọlẹ wò ẹ dọnkú táwa wúwa pápá tó yàgá lára ká tó jẹ iṣẹ ìdáwọn nípa ṣe bí bàbá yẹn kala jẹ dọnkú nítorí ẹ gbogbo kíni ẹ láti mọ dọnkú àwa kíni iṣẹ tiwa dàbọ àmọ àwò náà ǹjẹ ibi tí wọn fẹẹ ṣe ìdánwò náà ǹjẹ ó wà ó da ǹjẹ sèkìrìtì bẹ́ẹ̀ àwò pẹpẹta dọnkú kọmísẹ pọ náà mọṣẹ gbogbo wọn ti àwò gbogbo yín láti àná sí jẹta àti gbogbo yín dọnkú àkọkọ tó wá láwọ báyìí fún nǹkan kí nǹkan tó bá fẹẹ ṣe láìpẹ pààpọ sí àwọn ọmọ náà iṣẹ iná ìyá ọlọpàá tí gbogbo pátá ti yí ka gbogbo ibi tí àwà yí báyìí nítorí sèkìrìtì àwọn pàdú sèkìrìtì àwọn examinateur ni nítorí ẹ mo gbábẹ mo fi kí kọmísẹ katema ọdúnṣán fún iṣẹ takotako tí ń ṣe fún àwọn ọdúnṣán wa.
0: ẹ ṣeun gan ni ọrọ náà kò tán síbẹ o ẹ bá a tún gbọ ìtókùn.
1: gbólóhùn mi sáwọn òbí ni pé ká máa ń pé àsìkò ibàyí àsìkò kan ni tá a máa ń pè ní ìbò máa ń pè ní àsìkò sàn síbi kan ni ó yẹ ká máa ń pé àti kíbi sáà máa lérí àti bá máa ń ṣe tí kò sí àti máa lu àwọn ọmọ kì í ṣe àsìkò ibàyí kan dákun ká fi gbé ńlẹ nǹkan kíkà tó ń bá lè ṣiṣẹ ká sáà tó máa lu ọwọ ní ká ń bá sọ ká ń bá sọ gidi wọn níbi sọ nǹkan lọ ọmọ kọ mọ tó gbọ nǹkan tó ń sọ nítorí ẹ mo bẹ àwọn òbí gbé ká máa fọwọ́ kàwọn náà lásìkò ibàyí nítorí kò yẹ ká dẹ́kun bà wọn èbó ni kò yẹ ká fún wọn ní stress nítorí ẹ mo bẹ àwọn òbí pé àwọn ọmọ kìíní àkọ́kọ́ ni ẹyin pápá ti gbàbẹ̀ lọ bí tí wọn yí gbà ẹyin náà ti mọ nítorí ẹ kí ẹgbà ká lọ gbé sí abẹ́bẹ́ di fún àsìkò ìjọ mẹ́rin tẹ́ fi ṣe ìdánwò náà náà ni mo bẹ gbogbo àwọn òbí èmi gan la mo sì á ń tọ fún àwọn ọmọ náà pápá pé gbogbo ẹni tó wà ní àwọn ọdúnṣán mi kọlọ́n jẹ kan rí ṣe kọlọ́n ti jẹ kí nínú àkókò yìn wọn nǹkan tí èèbó ń pè ní sàkóso ni mo tọ lọ́dọ̀ ọlọ́run àmọ́ èyí tó wà fún mi nígbà èyí tí àwọn ó sì ṣe tí inú tèmi ó fi dùn èmi gan la fi gbókun sókun náà ni pé káwọn ọmọ náà kan ká gba kìnnà ní 100% tí ìbò ti sọ gbà nítorí ẹ sọ mo sọtẹ fún àwọn ọmọ náà pátápátá ní pé ìrẹnú jẹ fún wọn.
0: ìrẹnú jẹ fún gbogbo wọn pátápátá ìmọ̀ràn yìí náà ni à ń fi kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n lọ sí ìbẹ́pẹ́sẹ̀ ní ọjọ́ ajé káwọn náà gbà mọ̀ràn náà káwọn òbí wọn náà kàn sì gbà á kàn lò ó tabakú ń bẹ̀ ń kọ́ a máa fi tó wa létí pé ìdánwò sépè ní sẹ̀mẹ̀pójì ní ilé ìwé àkọ́bẹ̀rẹ̀ ti ìjọba ìdánwò sépè tí a mọ̀ sí le certificat d'études primaires sépè session de juin 2026 náà ó bẹ̀rẹ̀ dáradára ní àárọ̀ ọjọ́ ajé tí ó kọjá àwọn ọgọ́rùn-ún tí a mọ̀ sí 358 ni àwọn onídánwò náà jẹ́ ní ààyè ìdánwò náà félicien denapon ni alámòjútó ààyè ìdánwò ní ilé ìwé école primaire publique pójí àgé ní agogo mẹ́jọ àbọ̀ ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìwé ìdánwò náà alákọ̀ọ́kọ́ ìwé àkọ́kọ́ tí wọ́n ṣe ni wọ́n ń pè ní épreuve de lecture àwọn akẹ́kọ̀ọ́ púpọ̀ ni wọ́n sọ pé ìdánwò náà ìyẹn ni ìwé àkọ́kọ́ tí àwọn ṣe yìí ń kọ́ ó tẹ́ àwọn lọ́rùn ipe ó ṣe é fi mọ́ra fún ìlọsíwájú láti lè ṣe iṣẹ́ yẹ àwọn òbí àwọn akẹ́kọ̀ọ́ náà wọ́n tì wọ́n lẹ́yìn débi ààyè ìdánwò náà èyí wà fún ìgboyà lórí àṣeyọrí ìdánwò tí wọ́n lọ náà ti a ba ku nbe a ma so fun yi pe itesiwaju idanwo sepe

0: Iṣẹ́ ìdánwò ìwé kẹfà tí a mọ̀ sí Certificat d'Etudes Primaires tí a ń dà pè ní CEPE ti ọdún yìí 2026 ń kọ́ àwọn aláṣẹ nínú àkíyèsí tí wọ́n ṣe fún àbáyọrí ìdánwò náà ni Saliu Adelabu Adéjùmọ̀ tó jẹ́ ọ̀gá gbẹ́gbẹ́lẹ̀ kẹrin sọ̀rọ̀ nípa ìdánwò náà. Síbẹ̀síbẹ̀ gbogbo nǹkan lọ déédé. Níbòmíràn ńkọ́ fún àpẹẹrẹ ọ̀gá agbègbè náà ìyẹn ni agbègbè kẹfà sọ pé gbogbo nǹkan lọ déédé ní ọ̀dọ̀ òun pẹ̀lú ìrànlọ́wọ́ tí wọ́n rí gbà láti ọ̀dọ̀ òun gẹ́gẹ́ bí Jerry Brel Benzen aṣojú CEA ní gbẹ́gbẹ́lẹ̀ kẹfà sọ tí wọ́n gbọ́. Ǹjẹ́ tí a bá kúrò ńbẹ̀ ńkọ́ a máa lọ síbi ayẹyẹ ti igi gbíngbìn. Ayẹyẹ àyájọ́ igi gbíngbìn ní orílẹ̀-èdè wa Benin wáyé nínú ọ̀sẹ̀ yìí kan náà ní ọjọ́ Ajé tí ń ṣe ọjọ́ kìíní oṣù kẹfà ọdún 2026 ni wọ́n ṣe ayẹyẹ àyájọ́ igi gbíngbìn ní orílẹ̀-èdè wa Benin. Àyájọ́ yìí ni ó ń fún ìjọba ní àǹfààní láti ta ọmọ ìlú jí pé ẹnì kankan wọn ní láti gbin nǹkan bí ó ti wù kí ó rí fífòpin sí àìní igbó ní orílẹ̀-èdè wa Benin. Ayẹyẹ àyájọ́ yìí tí wọ́n ṣe fi gbógun ti àìnígbó ní orílẹ̀-èdè wa ní àǹfààní fún wa ní òrèkóòrè. Ayẹyẹ ti ọdún yìí ń ta àwọn ọ̀dọ́ jí lórí ètò igi gbíngbìn ní orílẹ̀-èdè wa tí a wà yìí. Ǹjẹ́ ayẹyẹ àyájọ́ igi gbíngbìn láti ọwọ́ ìjọba? Wọ́n ṣe ayẹyẹ àyájọ́ igi lílọ̀ ní orílẹ̀-èdè wa Benin ní ọjọ́ Ajé láti fi mọ̀ pé a gbógun ti ètò sísọ oko di igbó nípa títa àwọn ènìyàn jí fún igi lílọ̀ gba orílẹ̀ wa gbogbo. Èyí jẹ́ ayẹyẹ àyájọ́ kejìlélógójì yẹn ni 42e edition ni èyí jẹ́ ti a ṣe fún ètò igi gbíngbìn tó wáyé ní Tọ̀rìbósítọ́ ní ẹkùn Atlantic gẹ́gẹ́ bí gómìnà Jean-Claude Kojia ti ṣe àlàyé. Àkọlé ayẹyẹ ti ọdún yìí ni Enfant Ambassadeur de Forêt Engagé pour un Bénin plus verdoyant. Eléyìí láti fi àmì pé àwọn ọ̀dọ́ wa láyé hàn mọ̀ bí ètò àyíká ti ń lọ́gbà. George Alé tó jẹ́ mínísítà ìgbésí ayé àti ti àkólọ́bọ̀ ètò ìdàgbàsókè ẹlẹ́mìí gígùn ti ń lọ́gbà gẹ́gẹ́ bí wọ́n ti wí ti àgbọ́. Ǹjẹ́ eléyìí ni ìjọba fi ìfẹ́ inú rere rẹ̀ hàn láti tẹ̀síwájú nínú ètò sísọ oko di igbó ni George Alé ṣe àlàyé tí a gbọ́. Lẹ́yìn ayẹyẹ náà ni àwọn aláṣẹ ìjọba àwọn elétò àyíká tí wọ́n máa ń ṣe àmójútó ètò àyíká ìyẹn ni àwọn partenaire èyí tí a mọ̀ sí àwọn partenaire àti àwọn ọmọ ìlú náà wá sọ̀rọ̀ tí wọ́n sì gbin igi 100,000 lórí ilẹ̀ bí 2 hectares ni wọ́n gbin àwọn igi náà sí. Tí a bá kúrò ńbẹ̀ a sọ fún wa pé ayẹyẹ àyájọ́ igi gbíngbìn ní Sẹ̀mẹ̀pójì. Àwọn ológun ilẹ̀ wa kò jókòó láì má gbin igi ní tiwọn náà. Àwọn igi kàṣíà ni wọ́n gbìn ní Sẹ̀mẹ̀pójì. Àwọn igi tí a mọ̀ sí 2500 kàṣíà láti fi lè sàmì àyájọ́ Journée Nationale de l'Arbre tí ó máa ń wáyé ní gbogbo ọjọ́ kìíní oṣù kẹfà ọdún. Eléyìí jẹ́ àmì láti fi lè dín àìmátólẹ̀ igbó ní jákèjádò orílẹ̀-èdè wa dúró ni eléyìí jẹ́ tí wọ́n ṣe. A sì máa sọ fún wa pé kí àyíká wa kí o lè ṣe kíni kí o lè ní ààbò tó jọjú. Ẹni tí ń ṣe ọ̀gá fún àwọn ológun náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Jiodone Tevoejire ó sọ̀rọ̀ nípa igi gbíngbìn náà. Ètò igi gbíngbìn tí àwọn ológun náà ń ṣe kò kẹ́yìn kì í ṣe ẹ̀yìn mẹ̀rí Sẹ̀mẹ̀pójì rárá. Gáde ilé wa ó kópa nínú ètò yìí tí ó gbógun ti àìmá ní ààyè láti rí afẹ́fẹ́ tàbí àyíká rere. Àwọn igi kàṣíà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbìn náà ààyè ibi tí àwọn ológun ti máa ń ṣe kíni tí wọ́n máa ti ń dárayá iṣẹ́ wọn ni wọn gbin àwọn igi náà sí ní sẹ̀mẹ̀pójì lọ́hùn tí a gbọ́ ta ní ká fi tó wa létí tí a bá kún bẹ́ẹ̀ ń kọ́ níbi tí agogo mọ́kànlá ti lù tó ń kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. A máa sọ fún wa pé mínísítà ṣe ìpàdé pẹ̀lú àwọn elétò ìkéde. Mínísítà Òrìlíẹ̀ Adamu Sule Sumanu fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn elétò ìkéde níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí oríṣiríṣi ohun tí wọ́n bá pàdé tí wọ́n sì ní láti fi tó àwọn ọmọ ìlú létí. Àwọn aláṣẹ ìjọba fi òǹtẹ̀ tẹ́ bí ètò tí a mọ̀ sí nìmẹ̀ríkà àti ètò ìkéde ti ṣe ń tẹ̀síwájú ní kíákíá àti bí wọ́n ti ṣe jẹ́ àti bí ó ṣe jẹ́ gàba lórí àkọ̀tun ètò tí a mọ̀ sí tẹkinọ́lọ́jì tó lè mú wọn fèsì ètò ìkéde bí ó ti tọ́ àti bí ó ti yẹ fún àkọ̀tun ètò tẹkinọ́lọ́jì. Ǹjẹ́ gẹ́gẹ́ bí àwọn ọmọ ìlú ti ń fẹ́ gẹ́gẹ́ bí ti àtijọ́ pé kó rí bẹ́ẹ̀ gbogbo ẹni wọ́n gbéyẹ̀wò níbi ìpàdé tí wọ́n ṣe náà. Àjọṣepọ̀ Benin àti Niger ó túbọ̀ ń tẹ̀síwájú. Niger pẹ̀lú Benin túbọ̀ so okùn àjọṣepọ̀ wọn le gbọ̀ngbọ̀n. Láti oṣù mélòó kan sẹ́yìn ni wọ́n ti pa ohùn pọ̀ lórí ètò òṣèlú, ààbò àti ètò àkólọkóbọ̀, ohun ìní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti ìgbà tí olóòtú ìjọba Arúmíàdù Wádà yìí ti gorí àléfà ìjọba tí ó sì ṣe àbẹ̀wò lọ sí Niger láti lọ ṣe alábàápàdé olóòtú ìjọba Niger tí orúkọ rẹ̀ ń jẹ́ Tìání tí wọ́n jùmọ̀ ṣe iṣẹ́ pọ̀ nípa àlàyé oríṣiríṣi láàrin ara wọn gẹ́gẹ́ bí olóòtú ìjọba sí olóòtú ìjọba tẹ́tàtẹ́t gẹ́gẹ́ bí àwọn gẹ́gẹ́ bí àṣà olóyìnbó tí wọ́n sì jọ ṣe gbogbo ètò bí ó ti tọ́ àti bí ó ti yẹ láàrin ara wọn. Ǹjẹ́ èyí tí olóyìnbó ń pè ní akẹ́ṣàlérò láàrin ara wọn gẹ́gẹ́ bí Bakari Yahoo Sangare mínísítà elétò ilẹ̀ òkèrè fún ètò àjọṣepọ̀ ní Niger ti sọ ti àgbọ́. Àwọn orílẹ̀-èdè méjèèjì yóò fi ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ṣe àgbéyẹ̀wò ètò ìgbìmọ̀ náà ti wọn ṣe. Tá a bá wá kúrò níbẹ̀ ńkọ́ wa máa sọ fún wa pé olóòtú ìjọba ṣe àbẹ̀wò lọ sí Burkina Faso lẹ́yìn wákàtí mélòó kan lẹ́yìn àbẹ̀wò Niger èyí tí olóòtú ìjọba Wádà yìí ṣe lọ sí Niger ni ọkọ̀ bàálù tó gbé e lọ balẹ̀ ní Burkina Faso tó jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè AAS tí olóòtú ìjọba wọn sì lọ tẹ́wọ́ gbà á. Ààrẹ Benin yìí ǹjẹ́ ká máa sọ fún wa yìí pé lẹ́yìn eléyìí ńkọ́ ibi tí ń ṣe ààyè tí ọkọ̀ òfurufú máa ń bọ́lẹ̀ sí ibẹ̀ ni wọ́n ti gbà ní Ouagadougou ni ìṣojú olóòtú ìjọba Ibrahim Traoré fúnra rẹ̀ ni gbogbo rẹ̀ ṣe pẹ̀lú àpọ́nlé ológun ni wọ́n fi gba olóòtú ìjọba Arúmíàdù Wádà yìí tí wọ́n sì jùmọ̀ ṣe iṣẹ́ pọ̀ ní Ouagadougou ní Karamako. Jean-Marie mínísítà ilẹ̀ òkèrè Burkina Faso ó ṣe àlàyé lórí ọ̀rọ̀ yìí fún àkọ́kọ́ ètò tó múná dóko fún àjọṣepọ̀ wọn. Àwọn olóòtú ìjọba méjèèjì kó àwọn mínísítà ilẹ̀ òkèrè wọn kí wọ́n gbámúra ohun tó yẹ láti ṣe sí abala ìpàdé kànú elétò àjọṣepọ̀ láàrin Burkina àti Benin. Ètò àbẹ̀wò olóòtú ìjọba Wádà yìí lọ yẹn ni ètò àbẹ̀wò olóòtú ìjọba Wádà yìí ó le púpọ̀ tí ó mú ètò àjọṣepọ̀ láàrin orílẹ̀-èdè méjèèjì ní agbára sí bó ti tọ́ àti bí ó ti yọ kó tó di pé n ó máa lọ. Wọ́n ṣe àlàyé fún wa pé ìpàdé àwọn PRCC La Protection des Droits des Personnes Humaines par la Cour Constitutionnelle du Benin. Èyí ni àkọlé tí wọ́n mú fún ìpàdé tí wọ́n fẹ́ ṣe nílùú Paris tí wọn yóò sì fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀ ní èyí tí ó kan ọ̀rọ̀ ìjọba tiwantiwa ní ìlú tí ó ní òfin. Wọ́n yan eléyìí láti fi lè tan ìmọ́lẹ̀ sí ìpàdé náà àti láti lè gbé ọ̀rọ̀ nípa àṣẹ tí ọmọ ìlú kan níwò láàrin ara wọn nílùú France. Professeur Dorothée Sosa ti o ma mójútó ètò yìí ni wọ́n fi ìwé pè. Ìwé ìpè náà ó wá láti ọ̀dọ̀ alága tí ó mójútó ètò òfin nílẹ̀ Faransé, président du Conseil constitutionnel français, yóò sì gbéra láti lọ sí Paris ní ọ̀sẹ̀ yìí, níbi tí àwọn méjèèjì yóò ti pàdé lórí ètò yìí pẹ̀lú àwọn ọmọ ilẹ̀ Áfríkà láti fi lè ṣe ètò àgbéga àjọṣepọ̀ wọn ní èyí tí ó kan ọ̀rọ̀ nípa òfin ìlú. Níbi ìpàdé yìí, Professeur Sosa yóò tún fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ òfin tí a mọ̀ sí àwọn étudiants. Àkókò pàtàkì tí ó ṣọ̀wọ́n láti lè rí fún àwọn ọ̀dọ́ ti òde òní tí a wà yìí ni ọ̀nà òfin nílẹ̀ France láti lè rí ààyè fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n elétò òfin ìlú ilẹ̀ Áfríkà. Ǹjẹ́ ilé ìtajà ohun jíjẹ fún àwọn ohun ọ̀sìn ní ẹkùn Z? Ìyìn rere ni eléyìí jẹ́ fún àwọn olóhùn ọ̀sìn tí ń bẹ ní ẹkùn Z àti agbègbè rẹ̀, èyí tí wọ́n ṣìde rẹ̀ ní ìparí ọ̀sẹ̀ tí ó kọjá fún àǹfààní gbogbo wọn, tí wọ́n sì pe orúkọ ṣọ́ọ̀bù náà ní Le Bonheur. Wọ́n ṣe eléyìí fún àǹfààní àwọn olóhùn ọ̀sìn tí ń bẹ ní agbègbè náà, gẹ́gẹ́ bí Etienne Bominapon ti ṣe àlàyé. Elétò ìdàgbàsókè ohun ọ̀gbìn ní Zẹ́ sọ pé ìdánilójú nínú ọ̀rọ̀ rẹ̀, gẹ́gẹ́ bí Bukari Rashidatu, ọ̀gá kan ní ẹkùn náà, ti sọ ti a gbọ́. Àwọn oníbàárà ilé ìtajà oúnjẹ ohun ọ̀sìn Le Bonheur jẹ́rìí sí bí oúnjẹ àwọn ohun ọ̀sìn náà ti wúlò tó hàn. Gí Papó àti Dòjì Balo náà sọ̀rọ̀ gba orí Zakari Aligbona Lagbọ́la ní kí a fi tó wa létí. Ǹjẹ́ gbogbo ẹ̀ kò ní jù báyìí lọ, ṣùgbọ́n kí n tó máa lọ, n máa sọ fún wa pé ìmọ̀ràn fún àwọn onídánwò bépèsè láti ọ̀dọ̀ Sea 4 ní ọjọ́ Ajé 8 oṣù kẹfà tí a wà yìí ni àwọn ọmọ wa yóò bẹ̀rẹ̀ ìdánwò bépèsè. Ìdánwò tí a mọ̀ sí Brevet d'études de premier cycle ti ń ṣe ọjọ́ Ajé tí ó ń bọ̀ ni wọ́n bẹ̀rẹ̀ eléyìí. Ẹni tí ń ṣe SEA àti 4e arrondissement Saliu Adéjùmọ̀, ọ̀gá tí ó mójútó ìpín kẹrin, bá àwọn ọ̀dọ́ tí wọ́n lọ sí ìdánwò bépèsè náà sọ̀rọ̀. Ọ̀rọ̀ tó sì bá wọn sọ ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ẹ bá tẹ́tí bẹ̀bẹ̀rẹ̀ láti gbọ̀.
1: Mo kí gbogbo yín. Ohun tí ẹ bí mi náà ni pé kí ni àwọn ọmọ wọn fẹ́ lọ ìdánwò tá à ń pè ní bépèsè ní ọjọ́ Àtìní ti ń bọ̀, ọjọ́ Ajé. Mo tọwọ lọ́dọ̀ Ọlọ́run náà ń pé kí ojo kó mọ́ wọ̀ fáwọn ọjọ́ mẹ́ta tá fi ṣe ìdánwò náà, nítorí kò wá kí àwọn ọmọ kan gbanú òjò fi lọ ìdánwò náà. Òjò bá sì rọ̀ bí ó ti rọ̀ gbà, àwọn ọmọ lè má lọ dánwò rárá. Dọ́kì ń tọ́ bẹ́ẹ̀ fún àwọn ọmọ náà, dámọ̀ ń bẹ Ọlọ́run pé ìjọ yẹn kọ́lọ́run dákun kí òjò mọ́ wọ̀, ká fi kí àwọn ọmọ fi ráyè ṣe ìdánwò wọn dáadáa. Mo sì fẹ́ tọ́ lọ́dọ̀ àwọn òbí pàápàá ń gbé kan tráì láti wonú sákì tí àwọn máa ń gbé lọ ìdánwò náà. Ó yẹ kán wonú ẹ̀ ká mọ nǹkan kí ni pọ̀lú kí ló wà nù sákì náà. Àmọ́ nǹkan tèmi kọ sẹ́yìn fún ọ ni pé bó ti jẹ́ àkàrà tá à ń pè ní bisikì, bó jẹ́ sandwich kan, bó ti jẹ́ omi kékeré kan ní ká gbé sí ẹ̀ fún. Ká wo nǹkan tí ó fi kọ̀wé òun ní pàtàkì. Wọ́n lè jẹ́ méjì méjì, bíi kan kẹrẹ̀yàn kó jẹ́ méjì méjì tí ọ̀kan bá kọṣẹ́, ọ̀kan gbaṣẹ́. Ká má gbé kankan sínú sákì náà tó lè mú àkóbá fọ́mọ náà. Ǹjẹ́ kò yẹ yín pé ọmọ náà ń tiṣe àbọ̀ máa ń wo ẹ̀gbẹ́ kí ń wékin. Ká má gbé kankan sínú sákì náà tí ló fi kóbá ọmọ náà. Ká sì fi àdúrà fi ti àwọn ọmọ náà lẹ́yìn. Ká má ti ṣàdúrà tí wọ́n lẹ́yìn tán, ó yẹ káwọn náà pàwàṣẹ. Ká má máa bẹ̀ wọ́n ṣẹ́ tí ò sí kan ní àsìkò yìí báyìí. Ká dákun kan iṣẹ́ tó ní ká sì máa fíanlẹ̀, ká tètè sùn, ká fi tètè jí. Àwọn kan tí ó tún kù téyìnbó ń pè ní revision, kán lè máa ṣe revision kéékèèké, kán tó lọ ní àárọ̀, kán tó lọ ibi ìdánwò náà láàárọ̀. Tán mo bẹ púpọ̀ àwọn òbí ń pe àdúà pẹ̀lú ìṣúrù ni ká fi ti àmọ́ náà lẹ́yìn. Lágbá Ọlọ́run a rí àgbọ̀ ìsì rẹ̀.
0: Àgbọ̀ ìsì rẹ̀ Ọlọ́run ó ṣọ̀wọ́n lọ, yóò ṣọ̀wọ́n bọ̀. Kò ní jù báyìí lọ lórí ìròyìn ti tòní. Láìpẹ́ àwọn ìkéde tó wà ń bẹ á máa fi tóyin létí. A kí gbogbo ẹ̀yin èèyàn wa pé ẹ kú ìtìlẹ̀ kò ẹ bá a farabalẹ̀ láti gbọ́ ìkéde tó wà ní ìkáwọ́ mi. Bí ìkéde tó wà lọ́dọ̀ mi ń kọ́ àwọn àjọ kan ni to je ti ala dani ti won wa eyan lokunrin ati lobirin agent de securite ni abome fidrose gbegame eto arouge ati adugbo jaka yen ni quartier jaka awon kan ti won gboro mo ni ton si gboro ni lara ton si gboro se won ni ka se lalaye fun won pe won gboro mo kokon si mo ka ki won si ni kon lo si idanwo BPC kon ni ewe erin ti BPC lowo yo dara pupo awon tan wa yin ko won gboro ogun to 1.65 nje won se lalaye pe won gboro ni iwe ti a mo si CIP lowo ati iwe kan ton pe ni casier judiciaire ti o wa leri owo ti ki se itan ti gba tipe to wa leri owo fun gbogbo iwadi ton ba fe leyin ta se lalaye e pe won lori awon number won yi 0196 7060 90 tabi WhatsApp won 0140400240 lekan si 0196 7060 90 WhatsApp won ni 0140400240 fun ekunrere alaye ti won ba tun fe leyin yi ti awa so nbi nitori won ni enu oni kan ni a ti gbokan koni ju bayi lo laipe laijina e ma ba mi pade pelu awon afa mi.

yẹn tó tọ̀ yẹn lé pọ́n gbọmọdọ̀ àzúnlé òkúrúnà tó wà náà mi egbèlú ẹsìn dàgbèdé òkúrúnà tó wà náà mi ẹ̀yẹ yìí ṣe wọ́n lọ́mọ lọ ní tẹ̀pọ̀ gbọ̀ fúfú lọ́tàtà táwọn èèyàn ni wọ́n dó lọ́dọ̀ọ́ mọ́ ẹ̀mà ẹ̀rọ gógó tó ń dé wà tó àgbàsámi tó gòmọ́dà yìí àdàbò gbèndé nù ti tẹ̀ wá tẹ̀ mi bọ̀ àyè sínsín gló wẹ́mi ayé lọ́mọ lọ àá nù ẹ̀ jẹ́ mi lọ sí fúnlẹ̀ lọ àjẹ́ àsọ̀dà ó wà á ti àgbàsago sí dúkìá yẹn ni mi wá ìpọ́n òjìwé ẹ̀wẹ̀ tó gbẹ̀nà máwù tí máa mọ̀ tó rá kọ́ta lẹ́tọ̀ máwù gbàgàdà máa sùn wọn tó máwù àdóńdónmọ́mù máwù abraham tó isaac tó jacob tó ẹ̀ á pọ̀ nù ìwà ẹ̀ ti tó yẹ pọ̀ mi ò lẹ́kọ́ sí gbẹ̀sán mi èèyàn tó tó gàgà rẹ́mẹ̀ dìbò kùn káká wá tó bẹ̀ẹ́ fíbọ̀ àbò òkúrò náà tó náà jí ẹ̀ dírí rẹ́mọ̀ tó tó jí ẹ̀ máa wẹ̀ ẹ̀ tà jọ́bọ̀ òkúrò náà àfọ̀jẹ̀ wá jíjọ o bọ̀ọ̀dọ̀ náà yín mẹ̀sẹ̀ tọ̀mí tọ̀tọ̀ òfi tó àṣàyàn gbé tán òkúrò náà wà nù mí dọ̀ǹdọ̀ mú àsọ̀bà sí náà mẹ́ ihàn tọ̀ tóró mi tọ́lẹ̀ àbá wúlé àlè o èèpo yín bèbè sépò bàkàlórí àtọ́lẹ́pọ̀ òkúrònà mi dópẹ́ mi dópẹ́ mi dópẹ́ náà wẹ̀ ná àpò mi ò lẹ́dọ̀ gbẹ̀bọ̀ àzáyẹlẹ̀ ètòjú mi tán àbàṣí bọ̀ mi ò lẹ́ máa yín mẹ́ẹ̀ gbọ̀wọ̀n pládọ́nà lọ́ha gbẹ́gbá aná mi dùn aná mi nù àdúrà bòtò èméjì má zàn mẹ́tọ́ òkúrònà àwàánú. Akla akia mi wule do me do vile me mi do pera we akia mi wule do me fon titi afo etonji bo yi bo gigo bo fufure tito awon tin so eto me gbon bo jo hande ni titro nu eto me bo yin ko gbe bo mere bo lesi se wo suso to gbe to to se do gi me dada bi to to se wo suso che se okuru na wanu do pera do gi me dada bi to pour un doute au côté si tabac. Mais tout le monde est en train de Madeleine Tamé, Dubogan, bienvenue Tamé, Tosu Viviane Tamé, à Chabiola de Pipo, Yvette Aï, Birijane, pour Gildas Les Soucis. Mais tout le monde est en train de tatouer, mais à Bozoumé, Rotemendier. Gi valè yè dè mè. A vòsè gamu Noël, tofile do satingo. O, nou nawa grasyen. Un kè vù, Josephine, zomè. Dubo gan, bienvenu, dosuga, Corneille, Logopol, un pò nou kòz, mou papa, mou pè. O, fofo seba, Sébastien, yon kòsou, asou, yon letan. Mi tokpè nan okloun, do tatou, mi mòzoun lè piè. Gildas Les Soucis tant qu'au Rachidat, il n'y a pas de problème, il n'y a pas de problème.